kọ́ńdọ́tẹ̀tẹ̀ pierre midogbe náà tọ̀hẹ̀rẹ́ lẹ agbájẹ́ bọ̀bọ̀ bí wọ̀nà yàmẹ̀lẹ̀ kanálẹ̀ fẹ̀ mọ̀ bẹ́nu ṣe émú ayé bàrúgbẹ́ tó pátákú bàrúgbẹ́ bí ó pátá kékeré hàn mí lóǹkú mi àpátá mi àjí bẹ́ pé tí wọ́n á nẹ̀jẹ̀ jí mọ́ ní kọ́ńsà. kọmísẹ̀ jọ̀bọ́ midogbe jíwe kọmísẹ̀ ló fọ́nà mi dùn kanájí bẹ́ẹ̀ fọ́nà mi nyúere jukuviare ẹ̀ lálọ́ jiná wa ẹ̀ bọ̀ sọ́ mama ne nko